ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó dìde tó jókòó kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi ló fi gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni kò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkó lọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹn a máa bá mi ka pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nazareti ni.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá.

0: ẹrẹ ojú ta ti ń bá bọ̀ bá ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbé gbé orúkọ jésù olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì pé sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọn péjọ sí kí ni wọn ṣe bẹ ẹ lọ káyé wọn ẹ já mọ nǹkan tí wọn ṣe ń bẹ orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì ó lọ lọ́hùn láì dẹ̀pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò ọlọ́run nìyẹn kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé anna nínú ayé sara ṣùgbọ́n gbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tọ́wọ́ a ṣe pé mẹ́lẹ̀ ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá gbogbo àwọn tó tó ìpátá ẹ jẹ́ wọn máa lọ o ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé àdúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé bẹ̀ òkú ọmọ ló bí kí ló go pásítọ̀ bẹ́ẹ̀ yẹn sà ìjọba ìmọ̀ tí wọ́n bá dá ẹnìkan dúró tó ṣe pàtàkì níbi iṣẹ́ nínú ìjọ tó wà kò dẹ̀ ríṣẹ́ míì ó di liability sí wọ gan lọ́rùn a jẹ́ pé wọ́n ń wá ọ náà ń fi ṣẹ́gi ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ ẹ̀yin màmá àti bàbá àwọn tí ń wá yín ẹ̀yin irú àwọn ogun tí wọ́n ń gbé ti àwọn ọmọ ẹlòmíì dá lọ́dọ̀ ọlọ́run tó gbà alẹ́ ti mọ́ bí obìnrin ṣùgbọ́n ọkọ̀ òṣùwọ̀n nítorí wípé ẹni tí wọ́n ń wá ló múra kankan yẹn wọ́n dẹ̀ ṣe pàtàkì kẹ́ni kọ̀ọ̀kan múra gan-an nígbà tí mo bá ń pe àdúrà agbára la ní ìdìsà bágbára bá dé àwọn tó ń pàtẹ́wọ́ ní kọ̀ọ̀kan tó ń sọ pójúfẹ́ ti wà náà wọ́n padà jọyìn wa ni torí wọn ó rí ọwọ́ ta ni o ọwọ́ ọlọ́run lára wa yes ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi ẹ má ṣe gbàgbé pé lẹ́yìn tí wọ́n ti mú jésù olúwa tí wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tán wọ́n ti gbàpọ̀ parí nù ṣùgbọ́n ìyanu ló jẹ́ ọba àwọn ọba lákòókò tẹ́nì kankan ò fọkàn sí ọba àwọn ọba jí dìde ńlẹ̀ àdìtú olódùmarè iṣẹ́ àwọn àpòṣẹ́lì lórí kẹ́ni ń bẹ̀ yẹn ẹ kà á wàràwàrà láti ẹsẹ̀ ìkẹsàn àtọ̀pà pọ̀ sí bí wọ́n ti ń wo agbésókè àwọ̀ sànmọ́gbà jésù kúrò lójú àwọn oníyẹ̀yẹ́ tó ń wò ó.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bó ti rí òkè, kíyèsí, wọ́n dúró létí ọ̀dọ̀ wọn. Kí ló dé tẹ́ ẹ fi dúró tẹ̀ ń wòkè? Jésù náà yìí. Hallelujah, hallelujah. Gbogbo àwọn olùsọ tí wọ́n ní wọ́n mọ̀ sọ ọba àwọn ọba ìgbà tí ọba àwọn ọba yóò jí dìde ńlẹ̀ níṣẹ́ làwọn gan síbẹ̀ ọ̀tá tó ń sọ yóò gan. Mo dẹ̀ fẹ́ ká mi yẹn lágbára o. Mo ní ọ̀tá tó ń sọ tó ń wá bóun ó ti ṣe ọ sí ó máa gan. So a ní ìdí agbára Jésù nígbà òpin yìí nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan nínú ìwé Matthew ní orí 20:8 ẹ̀ka ẹsẹ̀ méjì ń bẹ̀ o bá àwo títóbi agbára Jésù olúwa Matthew 28:1-2 ẹ fọ́n sókè ẹ sọ̀rọ̀.

0: Bene. Látọ̀run. Oyé òkúta kó náà lẹ́nu ọ̀nà. O jókòó lé. Wọ́n wá rìrì. O tó. Ẹ̀rù tí ń bẹ lára Jésù Olúwa bá a bá ṣe gbàgbọ́ dáadáa. Ẹ̀rù yẹn lọ yẹ kọ́ wà lára wa sa. Nínú ìwé Jòhánù ní orí kẹrìnlá ń bẹ yẹn láti ẹsẹ̀ kejìlá. Ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín. Ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́. Irú iṣẹ́ tèmi ń ṣe lòun náà yóò ṣe. Àní iṣẹ́ tó tóbi jù wọ́n yí lọ torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o. Sọ́dọ̀ bàbá. Sọ gbogbo àwa tá a wà ń bírí a kì í ṣe ènìyàn lásán. Ẹ já gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán. Torí a fẹ́ máa lọ ká máa padà. Kẹ́ni kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o. Agbára Ọlọ́run. Agbára la fẹ́ béèrè fún. Gbogbo àwọn tí a kóra wọn jọ bíi Júdásì bíi nǹkan kan. Toró náà lọ́mọ gbogbo ẹ̀. Orí òkè ibi tí Jésù Olúwa máa ń fara mọ́ ibi tó gbé máa ń gbàdúrà. Ó jẹ́ wọn ọmọ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ̀jẹ̀ ṣáájú yín ẹni mọ́mọ dáadáa ni. Bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́ tó mọ̀ mí tó ń rọjọ́ wá kiri kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa. Irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́. A fẹ́ béèrè fún agbára Ọlọ́run. Torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà? Ọwọ́ Jésù nìkan ló wà. Gbogbo ẹ̀ṣẹ́ nìkankan tá a ṣẹmẹlé ju Jésù yẹn lọ. Ó ṣe pàtàkì o. Ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa. Ní àkókò kan sẹ́yìn, mo wà nínú ilé lórí tírísítà. Mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí yìí ni. Mo wá rí wípé àwọn ẹranko kan tí wọn ń pè ní ọ̀bọ mi mọ bí wọn ṣe dọwọ wọn nínú ìsìpayá yẹn wọn dẹ gbígbọn dání wọn yọ mí wò báyìí wọn yọ mí wò báyìí wọn yọ mí wò báyìí orí tíṣà tí mi náà wà yẹn mò ń forí gbàdúrà mò ń forí gbàdúrà òjijì mo gbọ gbàá tí wọn yẹ báyẹn nínú ìfìdìfọ ni báyẹn bá mi ṣùgbọn gbà tí mo jí dédé ibi tí kinní yẹn ti ṣẹlẹ. Mo dábẹ̀ mọ̀ nígbà tí mo jí yẹn. Ẹ̀mí Ọlọ́run wa ń sọ fún mi pé ìwọ kọ́ náà yìí ń bàn. Jésù Olúwa náà yìí ní bàn. Dénlẹ̀ kó máa yìn mí. Mo bá bẹ̀ sí yí lẹ̀. Mo bẹ̀ sí yí lẹ̀. Ẹ wo ibi ó tán sí nìyẹn. Irú èèyàn lẹlòmíín pariwo yéé ó sì tán. Nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn. Ọba agbára Jésù lára wọn. Púpọ̀ èèyàn lọ jẹ́ pé ìbọn tó bá wọn níbọn gbèsè nítorí pé wọn ò lágbára. Bí wọ́n ti yìn wọ́n níbọn wọ́n lo òkè tẹ́lẹ̀ wọ́n ti já wálẹ̀. Ìbọn gbèsè ti bà wọ́n. Àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọ́n. Wọ́n rí bí ìtàtijọ́ mọ́ àlàáfíà wọn ò tó nǹkan mọ́. Àwọn kan ìbọn iyèméjì bà wọ́n. Bí wọ́n bá débi àdúrà kàkà kí wọ́n pọkàn pọ̀ kí wọ́n máa ṣe dáadáa. Ẹ̀mí yẹn máa sọ fún wọn pé ìbọn ọlọ́bi àdúrà kan lánàá.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Irú àwọn fà yẹn la fẹ́ kí agbára Jésù Olúwa kó fàyọ kúrò lára wa. Ìgbà tí mo bá fẹ́ pe àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹn, iná mẹ́nu sẹ́yìn akọrin yẹn ti kọrin dáadáa bẹ̀ tí iná yóò ti tò, kò gbọ́dọ̀ tó ni o. Torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín, tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn. Bá a ti ń gòkìkì ayé fẹ́lẹ́ tá à ń gòkìkì gbogbo wọn. Àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn ìbá ṣe pé wọ́n dúró àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o wọn bá ti ṣáájú wọn. Bọ́ bá jẹ́ràn sí Ọlọ́run tó lẹ́bùn kan tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ ọ́ mọ́ ọ àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ they are very many in number. Tó o bá dúró kò sí tí ò lè ṣẹlẹ̀. Èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí nínú ìjọ àpọ́sítélì ti Kristi Olúwa ti gba ògo. Mo lólu agbogbo sọ fẹ́ tó wà lẹ́gbẹ́ rẹ pé olúwa ti gbogbo láyé mi. O sọ̀rọ̀ sókè o mi ò gbọ́ dáadáa o. Bí Jésù Olúwa ọba ṣe é mú tí wọ́n sa gbogbo ipá bíbélì sọ pé fúnra ara rẹ̀ lọ́fẹ́. fe mi e lile fun won ke se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo didi ona re ti di agbara ba de yo didi gbogbo to da laye re pata l'olon ni agbara lati sajo ni won gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah eba nki dada
2: hallelujah.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òtọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tí wọ́n ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nínú ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wọn ni bá agbára ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́ lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan lọ rí tọ́ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tù lẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ma tun ko yin o tun ko e diju yin dada ori akoko die ni mo fe lo awon eyan olodun ti sadua fun wa eti oro ase to kan mi agbodo biire agbara ki to bere oro ase yen

0: awon alabojuto ti o sese le ni 106 ti awon alaga wa je to ti le ni 1000 kan.
1: And by the constitution you people wrote, we the people of Christ, that was what constitution you wrote. You say members of Supreme Council must not exceed 120.
0: Bẹ́ẹ̀ni nípa òfin ìgbékalẹ̀ wa tí gbogbo wa jọ kọpọ̀ a ti sọ wípé àwọn tí ó wà nínú ìgbìmọ̀ tó ga jùlọ ìwọ̀n gbọ́dọ̀ ju 100 lọ.
1: Then how do we now bring 1300 down? That is minus principal officers.
0: Nínú ilé ta sọ yìí àti ká ta bá yọ àwọn aláṣẹ tó ga jùlọ ta yọ wọn kú
1: ojú rẹ. How do we now tell you can imagine the problem.
0: Báà láṣẹ wa fẹ́ pín 100 yìí pé tó a ti yọ ààrẹ a ti yọ àwọn aláṣẹ.
1: I just pick 120.
0: Ìyókù báwo la ṣe fẹ́ pin tí òfin ní ju 100 yìí lọ.
1: Baba please you can stop that for now. Oga please stop that for now. Let them listen.
0: Ẹfìyẹ́lẹ̀ fún sísìn.
1: But these are the problems we are facing every day.
0: Torí eléyìí ni àwọn ìṣòro tí a ní lójoojúmọ́.
1: There is no way we can do that without some people being dropped.
0: Tí a bá fẹ́ ṣe eléyìí, a ò lè ṣàmárí àwọn ènìyàn tó yẹ pé inú wọn lè má dùn sí.
1: And the Supreme Council decided.
0: Bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ tó ga jùlọ wá ṣe ìpinnu yìí.
1: That membership must be drawn from when all principal officers.
0: Pé àwọn tí ó wá jẹ́ ọ̀kan lára àwọn ìgbìmọ̀ tí ó ga jùlọ àkọ́kọ́ ni pé àwọn aláṣẹ.
1: Then all national officers.
0: Àti gbogbo àwọn òṣìṣẹ́ secretariat.
1: National officers.
0: Àwọn olùdarí ti gbogbogbò kan ní ẹ̀ka kọ̀ọ̀kan.
1: Okay, we have 20 there.
0: A ní bí ogún níbẹ̀.
1: Then all chairmen and of boards and committees.
0: Àti àwọn tí a tún lè pè sínú ìpàdé ni àwọn alága committee kọ̀ọ̀kan tàbí ìgbìmọ̀ kọ̀ọ̀kan tí a yàn láti bójútó ibì kan.
1: 21 + 20, that's 41.
0: Tàbá rò mọ́ra wọn, ó ti jẹ́ 140 olé kan.
1: Then some representative of towns, zones or whatever.
0: Àti àwọn aṣojú àwọn ìlú kọ̀ọ̀kan tàbí ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà wà níbẹ̀.
1: Lagos has 33 quality councils.
0: Fún àpẹẹrẹ ìlú Èkó ní ẹkùn bíi 63.
1: We ask them to bring 6.
0: A ní kán mú 6 wá.
1: Am I communicating?
0: Ṣé ẹ̀ ń tẹ̀lé mi?
1: Ìbàdàn has 17. We ask them to bring 4.
0: Ìbàdàn ní 17, a ní kán mú 4 wá.
1: Àkúrẹ́ has 13, they brought 4.
0: Àkúrẹ́ ní 13, a ní kán mú aṣojú 4 wá.
1: We gave Oṣogbo and Everon, gave them 3.
0: Gbogbo Oṣogbo àti agbègbè rẹ̀ a fún yín ní 3.
1: So by time everything by law.
0: Nípa bẹ́ẹ̀ nípa òfin.
1: The legal officer must be a member.
0: Olùmọ̀ràn nípa ti òfin náà gbọ́dọ̀ wà nbẹ̀.
1: And the mouthpiece who is the PRO must be a member.
0: Bákan náà alukoro ìjọ náà gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú wọn.
1: The Sunday school superintendent must be a member.
0: Alábòjútó àgbà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi náà gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú wọn.
1: Have we not covered 120?
0: Nípa bẹ́ẹ̀ a rí pé 100 ènìyàn tí ó
1: kórajọpọ̀ yìí ti pé
0: láti àwọn ìdàkejì wa.
1: Their number is under 90.
0: Àwọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀.
1: And they are more than us.
0: Wọ́n jù wá lọ gbogbo ìkórajọpọ̀ wọn tiẹ̀ tó ọgọ́rùn-ún.
1: Please, I'm begging AGSC, if you are not a member of the Supreme Council, I will call Baba Onagua. O ń bọ̀ wá kan ẹ, you are next.
0: A nípa bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin AGS, ẹ má bínú pé ẹ ò sí lára ìgbìmọ̀ tó ga jùlọ yìí, ẹ farabalẹ̀, ó ń kàn yín bọ̀ wá.
1: I hope I've explained the rationale behind that.
0: Mo rò pé gbogbo àlàyé ti ṣe yé wa yékéyéké.
1: Ṣé ẹ gbà wá gbọ́?
0: Do you believe in us?
1: Bó bá gbà gbọ́ kí hallelujah kan. Màá dáhùn o. Ṣé under this our command line. I'm finishing up.
0: Ilé wa jẹ́ ìlà bí àṣẹ ṣe ń jáde.
1: Gbogbo àwa pastor pátápátá.
0: All the pastors.
2: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yálà ìwọ jẹ́ alábòjútó tàbí èyíkéyìí.
1: They report to the general superintendent.
0: Gbogbo àwọn olùṣọ́ àgùntàn la gbọ́dọ̀ máa jábọ̀ fún, la gbọ́dọ̀ máa dáhùn sí àṣẹ alábòjútó àgbà.
1: Ẹ̀yin jẹ́jìmọ̀ pastor Henry nígbà tí ẹjọ́ ṣe catechism, don't bypass pastor Onagua to go to Henry, he will not answer you.
0: Nípa bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ti máa rẹ nígbà tí wọn tí débi tí wọ́n wà yìí, ẹ má ti torí ẹ̀ gba alábòjútó àgbà sẹ́gbẹ̀ẹ́ kankan lọ bá ààrẹ rárá o.
1: All wolis and prophets dey report to general